0: ìtàn ayé wọn kọ nínú àwọn tá ó tó kájàrá ayé wọn ṣe mo dúó nínú ìpẹ̀kun àṣẹ mi ìmọ ayé ẹyin tẹ́ ẹ lé ṣe àmì níbi tó dúó sí èèyàn kan nínú méjì mo ní kí wọ́n bù wọ́n náà lórúkọ jésù mo ní kí wọ́n bù wọ́n.
1: Gẹ́gẹ́ bí iṣẹ́ tí a rán mi mo kéde sí inú ayé rẹ ẹ̀yọ́nú tí ó fi ọ kúrò ní ipò ìsàlẹ̀ ipò ibi tí wọ́n fi ọ sí ipò ibi tí wọ́n rò pé ò lè dé bí pápọ́ tó ṣe àmì jẹun tó jókòó tì lọ mo ní kí ẹ̀yọ́nú yẹn kọjá lọ. Òkè tí wọn kì í gùn nínú ìran rẹ ibi tí ẹnikẹ́ni ò dé rí lé yín mo dúró nínú jẹkujẹku àṣẹ ilédùnmá rẹ mo ní kí ẹ̀mí mọ́kọ́ mú ọ débẹ̀. Owó yẹn sórí sà ilẹ̀kùn tí wọn ò sí fún dádì rẹ̀ ilẹ̀kùn tí wọn ò sí fún màmá tó bí ọlọ́mọ ìwọ nìkan mọ̀ ń bá wí ẹ̀.